0: News Type Don Richu on Wazopia FM.
1: Osanpan kari kari igbona feli feli o iroyin kaakiri ile wa ati loke okun
2: Erufai ti so pe ohun ko binu si awon ti won da keje ni akoko idojuko ohun Gele bi wike sheko esun sise makaruru ninu idubo odun 2023 lati fi se atileyin fun are Bola Tinubu Bakan na adajo orilede US ti pase ki are Trump ma fun awon ile ise igbohun safefe CNN MS ati awon ile ise yoku ni anfani lati ma wo ile funfun balao Akude dasiko yi eyin eyan wa asiku se lataro iroyin kaakiri ile wa ti loke okun lo tun de se ti igboyin lati ile ise aladun wa Zobi FM loni tin se ojobo ojo 24 ninu osu kesan odun 2024 to se dede ojo 12 ninu osu robi olitani odun 1448 leyin ijira baliki zirewa miri lawa ni o ma karoyin fun yin pelu akegbe mi
3: Abdul Gafar Akoni Adebayo
2: Iroyin wa tosan toni gbera so lati ori gomina pinle kaduna tana Nasir Erufai ni bi ti o ti so di mo pe ohun ko binu si awon osise ohun tana awon ore ati molebi ti won da keje pelu bi ohun se wa ninu idojuko Erufai lo fi iroyin ohun sori itakun bani dore x-ray lana ode yi oni gbogbo awon eniyan ti ohun se atileyin fun seyin ohun se nitori igbagbo ti ohun ni ninu esin islam ohun se nitori ilana ti won fi to ohun nile arewa ati fun iyaro ohun ni ohun sese ohun ko se nireti pe bi ohun se gba awon eniyan nigbe ojo awon na gbodo gbo ohun lasiko erun lakotan Erufai ni gbogbo awon ti ohun se ti se ran lowo fun seyin won na anfani lati se ohun to ba won bi won fe won le soro bo si fe won le da keje koda won le yara won le yera fun ohun lasiko dojuko ohun yi ki won ma ro ti ibasepo ti awon ti jo ni lateyin wa
3: Ewe, eni to je okan lara olugbon safefe fun gomina ipinle osun ademola adeleke toruko re nje shikirullahi baba tunde won leni ti won fi esun kan wipe nise ni okuro wipe awon ajinigbeji ohun gbe to si je pe o gbera re pamo ni leyi to fe fi gba owo lowo ijoba nigba ti royin fildi re mule pe ile ise olopa ti bere si ni se iwade sugbon awon kan so di mimo wipe awon to ja lenu loro lenu ise ijoba fe da owo bo oro hun mole eni to agbẹnusọ fún gómìnà Adémọlá Ọláwálé Rashid ló wá fìdí ìròyìn múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde lánà òde yìí pẹ̀lú gbólóhùn wípé kò sí nǹkan kan tó jọ mọ́ bẹ́ẹ̀ níṣe ni àwọn fún àwọn ọlọ́pàá ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe ìwádìí dojú góńgó lórí ọ̀rọ̀ ọ̀hún Rashid òun náà lẹni tí ròyìn sọ di mímọ̀ pẹ̀lú gbólóhùn pé ó fìdí rẹ̀ múlẹ̀ pé ilé iṣẹ́ ọlọ́pàá lẹ́yìn òsọ́kà náà ni wọ́n ti ké pe Babatunde lẹ́yìn tó sì jẹ́ pé gbogbo iṣẹ́ wọn ó ń lọ bó ti tọ́ àti bí ó ṣe yẹ
2: Bákan náà ni Mínísítà ìlú Àbújá Ìnsan Wíkè ti fagi ilé ẹ̀sùn wípé òun ṣe màkàrúrù ìdìbò ní ọdún 2023 nínú ìdìbò sí ipò ààrẹ ní apá gúúsù-gúúsù orílẹ̀-èdè yìí láti fi ṣègbè fún ààrẹ Bọ́lá Tinubu kí Peter Obi lè fẹ̀yìn lélẹ̀. Wíkè sọ di mímọ̀ lánàá òde nílùú Àbújá wípé àhesọ ọ̀rọ̀ lásán tí kò fẹsẹ̀ múlẹ̀ ní ẹ̀sùn ọ̀hún. Ó ní àbájáde èsì ìdìbò ọ̀hún dá lórí ìlànà àti ètò ìdìbò. Láì fi ṣègbè fún ẹnikẹ́ni tàbí fi bákan bọ̀kan sínú rẹ̀ wike fèsì padà fún àwọn tí wọ́n bẹnu àtẹ́lù oníbàwò ni ẹnìkan ṣoṣo ṣe lè yí ìbò pẹ̀lú ogún lọ́gbọ̀n ẹkùn ìdìbò tí ìdìbò ọ̀hún ti wáyé lọ́dún 2023
3: Olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Èkìtì ọmọwé olúwọlé olúyèdè wọn lẹni tó ti gbé òṣùbà kárí fún gómìnà ìpínlẹ̀ ọ̀hún bí ọdún oyè bámejì látàrí bí ó ṣe fi ọkọ̀ tó tó ọgọ́rùn kalẹ̀ fún àwọn ẹ̀sùn elétò ààbò kí iṣẹ́ wọn kó lè dágara ní ìpínlẹ̀ ọ̀hún olóyèdè ẹni tí ó dìjọ du ipò pẹ̀lú ipò gómìnà nínú oṣù kẹfà ogójì oṣù kẹfà ọdún tí a wà yìí ní ìpínlẹ̀ Èkìtì ń sọ di mímọ̀ pẹ̀lú gbólóhùn wípé ìlàkàkà àti ìgbìyànjú ìjọba gómìnà Oyèbámíjí ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe èso rẹ̀ torí wípé ìgbìyànjú eléyìí tó ṣe lásìkò tá a wà yìí yóò túnbọ̀ jẹ́ kí ètò ààbò kó gbépọn nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti ń sọ di mímọ̀ nílùú Adó-Èkìtì nínú àtẹ̀jáde tó fi síta pẹ̀lú gbólóhùn pé ọrọ̀ ètò ààbò ó kan oníwá ó sì kan tẹlẹ́mù bákan náà ló kan gbogbo ẹgbẹ́ òṣèlú ó ní eléyìí kò ní ṣe pẹ̀lú wípé ẹgbẹ́ òṣèlú kan ni mo wà tàbí ẹgbẹ́ òṣèlú kankan ni mo wà fún di eléyìí àwọn kí gómìnà wípé ó kú ìfọmọnìyàn ṣe ọ wá ké pe àwọn ẹ̀sùn elétò ààbò pẹ̀lú gbólóhùn pé kí àwọn náà kí wọ́n lo ọkọ̀ yìí fún iṣẹ́ eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún ní ọ̀nà tó tọ́ àti èyí

0: Iti oye.
1: Bakon ewe, egbe awon agbo osise ijoba ni orilede yi ti fagile iyanṣẹlodi ti won gunle ni awon ileiwe Unity School to je ti ijoba apapo orilede wa. Won si ti pase fun awon omo egbe won lati pada senu ise leyin osoka. Igbese iwa ileyin ti egbe na ati egbe awon osise ati awon alakoso awon ileiwe ohun se pade lana ode yi. Egbe ohun so di mo pe igbese lati so ileiwe King's College ti di ti aladani ni won ti fagile bayi. Digba ti won yo se agbeyewo igbese ohun daada won si se kilo wi pe awon ti fagile iyanṣẹlodi ohun lasiko yi
0: ewe igbimo tun risi sakoso ijoba ni ipinle Ekiti ninu ipade won ti o waye ni won ti tun ti owo bo owo eleyi toto bilionu mewa naira fun awon ise akanse bi ile iwosan ipese omi ero igbal kanga ero kanga dero eleyi ti yo mo lo ina igbalode ti se solar power ati awon opopona to jagara ninu awon ise akanse mudagba soke ni ipinle Ekiti ati papa oko furufu commissioner tun risi ọ̀rọ̀ ìròyìn Taiwo Olatunbosun òun náà lẹni tó fọn rere ìròyìn yìí síta tí sì ń sọ di mímọ̀ pé nínú ìpàdé àwọn aláṣẹ ìpínlẹ̀ Ekiti tó wáyé iyún ní Ado Ekiti ní àná òde yìí òun náà ni wọ́n ti ti ọwọ́ bọ ìwé owó náà Olatunbosun túnbọ̀ sọ di mímọ̀ pẹ̀lú gbólóhùn pé àwọn aláṣẹ ìpínlẹ̀ ọ̀hún fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú gbólóhùn wípé owó yìí yóò mójútó àwọn ẹ̀ka bíi ètò ìlera ìpèsè omi tó dára ojú òpópónà pápá ọkọ̀ òfurufú àti ìpèsè ètò ààbò tó yè kooro fún àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún.
1: Bákan náà ni àwọn ọmọbìnrin léńjeléńje mẹ́rin ti pàdánù ẹ̀mí wọn lásìkò tí ọkọ̀ ojú omi kan tó kó èrò mẹ́jọ rì sínú odò Dùdúrù tó wà ní ìjọba ìbílẹ̀ Dúsè nípínlẹ̀ Jigawa. Ìṣẹ̀lẹ̀ ń wáyé lánàá òde lásìkò tí àwọn èrò náà rìnrìn àjò lọ sí abúlé Kwadije lọ sí ọjà Chèche Sabuwa. Iléeṣẹ́ ẹ̀sọ́ elétò ààbò Arẹnilàbọ̀lú NSCDC ìpínlẹ̀ Jigawa sọ di mọ́ pé àwọn èrò ọkọ̀ ojú omi mẹ́rin tó kù ni àwọn àgbẹ̀ tí wọ́n ṣiṣẹ́ lẹ́bọ̀ odò ọ̀hún ti dóòlà. Àwọn obìnrin mẹ́rin tó kù tí wọ́n kú ni wọ́n jẹ́ ọmọ ọdún 12 sí ọmọ ọdún 13. Wọ́n sì ti sin wọn ní ìlànà ẹ̀sìn Mùsùlùmí.
0: Ìjọba ìpínlẹ̀ Anambra ni wọ́n ti sọ de mímọ̀ pẹ̀lú gbólóhùn wípé lótìtọ́ àti lódodo ani ni wípé Peter Obi jẹ àwọn òṣìṣẹ́ ní owó léyìí tí wọ́n sì fi ẹ̀rí mọ jẹ́mi ìṣó nínú eléyìí ti ìjọba Peter Obi nígbà tí ń bẹ ní ìpínlẹ̀ Anambra àti àwọn òṣìṣẹ́ ọ̀hún fi yanjú aáwọ̀ ní ilé ẹjọ́ ní ọdún 2024. Wọ́n làwọn òṣìṣẹ́ tó ń rí sí ìpèsè omi ní ìpínlẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ lára àwọn òṣìṣẹ́ tí ìjọba rẹ̀ jẹ lówó. Ìjọba ìpínlẹ̀ Anambra fi àtẹ̀jáde síta lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ wọn eléyìí tí wọ́n ti ń sọ di mímọ̀ wípé ọjọ́ kejì oṣù kejì ọdún 2024 òun ni ìjọba rẹ̀ àti àwọn òṣìṣẹ́ wọ̀nyí gba iwájú ilé ẹjọ́ lọ níbi tí wọ́n ti jọ fi ọ̀rọ̀ ọ̀hún yanjú ẹ̀ ní tùbínúbí léyìí tó sì jẹ́ wípé ọ gbà wípé ìjọba òun ó jẹ àwọn òṣìṣẹ́ wọ̀nyí lówó. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé gbogbo àtúnwé asán eléyìí tí òbí ń wí lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ó fọ ọjọ́ kejì ọjà nítorí wípé lótìtọ́ àti lódodo àwọn ẹ̀rí rẹ̀ tó dúró kàngbọ̀nkàngbọ̀n wípé lótìtọ́ àti lódodo jẹ àwọn òṣìṣẹ́ níṣẹ́. Olówó òun sì lẹni tó ti sọ àsọtẹ́lẹ̀ wípé bí wọ́n bá karu irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́hún lọ́wọ́ òun yóò yọpáyọsẹ̀ kúrò nínú àńdíjedupò ààrẹ orílẹ̀-èdè yìí bọ́ba dọdún 2027.
1: Bákan náà ni iléeṣẹ́ Dangote Refinery àti àwọn iléeṣẹ́ alágbàtà epo pẹntiróòlù ní orílẹ̀-èdè wa ti dín owó epo pẹntiróòlù kù ní àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkó, Port Harcourt, ìlú Calabar àti Warri. Ìyún lẹ́yìn tí owó orí epo rọ̀bì já wálẹ̀ káàkiri àgbáyé. Ìdínkù ọ̀hún hàn nínú iye tí wọ́n ń ta epo nípínlẹ̀ Èkó nítorí àwọn ilé epo ti yọ ₦20 àti ₦24 kúrò lórí jálá epo pẹntiróòlù lásìkò yìí.
0: Ó fẹ́rẹ̀ gẹ́gẹ́ ó di ilẹ̀ òkèèrè níbi ìròyìn gbé ń sọ di mímọ̀ pé ilé ẹjọ́ tó ga jùlọ tí ń bẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti pàṣẹ fún ààrẹ Donald Trump pẹ̀lú gbólóhùn wípé kí ó da àwọn ilé iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ móhùnmáwòrán bíi CNN, MS Now àti Politico padà sí ilé funfun Báláo níbi tí wọn yóò ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa ṣe àkójọpọ̀ ìròyìn tó bá ń ṣẹlẹ̀ níbẹ̀. Ààrẹ Trump lẹni tó ti pa á láṣẹ wípé òun gbúdọ̀ já pẹ́tẹ́lẹ̀ sí àwọn wọ̀nyí ìyún ní àgbàlá ìjọba orílẹ̀-èdè ọ̀hún mọ́ látàrí wípé ìròyìn tí wọ́n fi síta nípa àwọn ayédèrú ìròyìn ni. Ilé-iṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wá ń sọ di mímọ̀ wípé ẹ̀tọ́ eléyìí tí àwọn oníròyìn ní gẹgẹ bi akoroyin jọ ni ile funfun balao ni arirele de on tin fi eto ohun dun awon ni waju adajo George Timothy Kelly won na leni to ti fi de re mule pelu gbolohun pe yiyo awon ile ile ise agbohun safefe mo maworan meteta ye kuro okuna labe ofin to si tabuku fun ilana ise oniroyin leka ere idaraya iyun ni osan tito ni agbaba olulowo waju fun orile de Portugal Cristiano Ronaldo leni tin yana na oro pelu gbolohun wipe kikopa ohun fun iko egbe agbaba olu orilede ohun nbe lowo orilede na woni bi won ba ni awon fe ohun ohun duro digbe bi won ba si so di mimo wipe e ton se o ti to ge aje wipe ohun yo fun ara nisimi agbaba olu yi o na lo ti tun bere si ni igbarade iyun fun idije ife eye UEFA Nation League eleyi ti idije ohun yo gbera so ni ko pe yi gege bi nti Cristiano Ronaldo to so nigba to n ba awon oniroyin soro iyun ni ana ode yi nigba ti iko egbe agbaba olu orilede Portugal won mo koju Wales ninu idije eleyi to n bo lona
1: iroyin kaakiri le wa ti loku ko ni ju bayi lo egbo koko nu re lekan si afito yin leti wipe Rufai ti so wipe ohun ko binu si awon ti won dakeje ni akoko idojuko gele bi wike se ko esun sise makaruru ninu idibo odun 2023 lati fi se atileyin fun are Bola Tinubu bákan náà ni adájọ́ orílẹ̀-èdè US ti pàṣẹ kí ààrẹ Trump máa fún àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ CNN, MS àti àwọn iléeṣẹ́ yòókù ní àǹfààní láti máa wọ ilé funfun báláò. Ìròyìn káàkiri lẹ̀ wà tí lókè òkun ní ju báyìí lọ lọ́sàn-án tòní ọpẹ́ pàtàkì lọ́wọ́ tíntòmátò ẹni tó dilẹ̀ agbára mú Sandra Kaura ló ṣe àkójọpọ̀ ròyìn lórúkọ akẹgbẹ́ mi tajìjọ mú ròyìn wá sétí ìgbọ̀yìn.
0: Abdulgafar Akànnì Adébáyò.
1: Balikizirewa Mirila wà lóhun kí n wípé ó dìgbà.